0: láàárọ̀ ìlórí Facebook àti YouTube àti TikTok ẹ pàdé mi ń bẹ̀ gbogbo Sona Church ẹ mọ̀ wulẹ̀ lẹ́ ń bọ̀ ń bàdàn mo ti fi gbogbo nǹkan tẹ́ fẹ́ lò ránṣẹ́ tẹ́ ẹ mọ gbogbo oúnjẹ tẹ́ ẹ jẹ sí gbogbo àwọn Sona Church àwọn tó bá ń bọ̀ wẹ́mà àwọn náà dùn ní wẹ́mà.
1: Ayọ̀délé Janet.
2: Ayọ̀délé Janet.
1: Láti ìlú Korodu, Ìta Olúwo.
2: Nice.
1: Ní 2021 ni mo join ìpè yìí lórí afẹ́fẹ́.
2: Nice.
1: Nígbà yẹn, ìgbà tí mo join ìpè yìí, I'm in my lowest, but Ọlọ́run gbọ́ ọ̀nà ara, ó ṣe ìyanu. Gbogbo ìgbà yẹn mo máa ń sọ̀rọ̀ ẹ má jẹ̀mú, mo máa ń tẹ̀lé gbogbo nǹkan tí bàbá bá sọ. Díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ gbogbo nǹkan yí padà. Mo kọ́kọ́ ní first fabric shop mi.
2: Ẹni first
1: fabric shop mi.
2: Yes.
1: Mo ń ta tailoring materials ládùúgbò wa. Ìgbà tọ́lọ̀ máa ṣe ìyanu. Bàbá máa ń sọ nǹkan nígbà yẹn. Ìpè ta bá ti ń sọ ọ̀dà mẹ́wàá. Ìpè ká ní àkáǹtì mi. Ta máa fi
2: ìdámẹ́wàá
1: kejì sí.
2: Yes, èmi mo sọ bẹ́ẹ̀.
1: Mo máa ń fi ìdámẹ́wàá kejì sí. Ọlọ́run gbọ́nà ara, mo net millions mi ní 2024. At the age of 24 years.
2: Ẹ wọ million at the age of 24. Ànáwó ẹ̀. Ẹ̀yin kan ti wà million tẹ́lẹ̀. Àwọn kan fẹ́ lọ billion báyìí. Ẹ jókòó ẹ mọ̀ jẹ́ àdàrú. Ẹ̀yin wo lẹ̀ wọ million. Ẹ ìwọ million rí. Ọ̀dà o, kó tó di September. Àti October ti ń bọ̀ first time nínú ìrìn àjò ẹ̀kọ́ wọ millions. Ẹ jókòó so senior sister lọmọ tó jókòó yìí lọ́dún iwájú mi. Ẹ̀yin wo lẹ fẹ́ wọ billion o ti wọ million. Ẹni sù àwọn tí wọ́n ti wọ millions tó ọ̀ bá ti wọ million mọ́ dìde. Ẹ jẹ́ káwọn tí wọ́n ti wọ millions àwọn oní millions tí wọ́n fẹ́ wọ billions ẹ̀yin náà dìde ẹ náwó sókè. Mo pàṣẹ o ti rí million rí afẹ́kọ́ opó ní ìpele yẹn ìpele kan ní ìpele billions bí n bá gbọ́ tó ṣe àmì 1,000 million ni wọ́n ń pè ní 1 billion 1,000 million kí ẹ̀mí mímọ́ gbogbo ẹni tó bá ṣe àmì kó jí o ní àkójọ. Sida àwọn kan ti kú ní billion wọ́n net wọ́n fẹ́ wọ trillion ẹnìkan ní trillion kẹ 1,000 billion ni wọ́n ń pè ní trillion 1,000 billion àbátirẹ́ tó ti wọ àwọn billion tí wọ́n fẹ́ wọ trillion ọyẹ ìnáwó báramanasa afẹ́fiyín síde bí ni ọlọ́run òjijì. Mo dúó láti bi pẹpẹ ilọ látorí mi lọ sọ́dọ̀ gbogbo àwọn tó dúó yìí báyìí lolúwa wí ẹ wọ billion ẹ wọ trillion in the name of Jesus. Ẹ sọ pé trillion. Yes.
1: Ìgbà tó di April ọdún yìí ní 77.
2: April 77.
1: Bàbá pé ọ̀tá kọ 10,000. Ìgbà tá fi máa déwájú. Dádì sọ wípé 100,000 ìjọyìn lọ fún wa ní Holy Communion mẹ́ta mẹ́ta wípé ká mú lọlé.
2: Ẹ jẹ́ ń wojú ọmọ tí ń sọ̀rọ̀ gan-an ọyẹ mọ́ so.
1: Wípé a máa pàdé wọn lórí Facebook lórí ọjọ́ yẹn mo ṣàjáde 400,000 yẹn.
2: Ẹ jáde 400.
1: Mo dẹ̀ fi sọ rí pé mo fẹ́ ní second store mi.
2: Ẹ tún fẹ́ ní store mi.
1: Yes. Ọlọ́run dẹ̀ ṣe within 1 month mo gba ṣọ́ọ̀bù mi gbogbo total package yẹn 1 million. Ọlọ́run dẹ̀ bá mi rajà sí lọ́nà ara lọ́nà ìyanu. May 1st ni ọdún yìí mo ṣí ṣọ́ọ̀bù yẹn paint business value paint distributor value paint ni mi.
2: Nìyí bẹ́ẹ̀ ṣe rí lọ́mọ ọdún mélòó.
1: 25 years.
2: 25. Ìwàásù mi ìgbà tó ti paradà ó ní nǹkan ti change inú chọ́ọ̀chì. Mo ti bẹ̀rẹ̀ sí kó àwọn mi lọ ní àjọ àwọn elétí ọmọ ó ní o. Ṣé ẹ ti márì? Ẹ?
1: Rárá sá.
2: Ẹ ì márì.
1: Mo ti níyàn ti.
2: Ẹ ti ní gbogbo yín náà lẹ ti máa ń lẹ tẹ́ ń fẹ́. Ta ní àjẹkẹ́ tó ní ti ń ṣe ọpẹ ńlẹ̀. Náà wọ́n ẹ̀ báyìí. Ṣé bí ẹni pọ̀ fẹ́ mú mo gbà sí ọ lónìí. Bábá kádà yẹ́dẹ̀ mọ́nà sádà. Ilẹ̀kùn àṣeyọrí tí bàbá rí ò ṣe rú ẹ̀. Ẹ jẹ́ wọ owó tó lè ṣe ó yẹ gbà. Sọ pé yes. Sit down. Nice. Wa kígbe yes.